0: dára. Gbogbo ohun tó bá ti ṣe ara ló fi ń dá. Má fi wá dára tí ó ń dá ńlẹ̀ bẹ́ẹ̀ tí wà. Ọ̀rọ̀ rẹ̀ gbá ká bẹ̀ ọ́, abẹ́ ọ́ lọ́hùn.
1: Fraternité FM, il est 15h.

tẹ́mẹ̀ èmi tó ké sí bọ́dà dùgbẹ́nà àló bọ́dà tó gbénu sọ̀rẹ́ bẹ́ẹ̀ tọ́ mi tán lẹ́ dàkúnú sàgbé éjàé gawé méjẹ̀ gẹ́nẹ́mẹ̀ dòkódọ́nù wẹ̀ kẹ́tẹ̀mítọ̀ rádíò fraternité yédié.